mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù. Lónìí ọjọ́ Monday, ọjọ́ ajé, Monday alákọ̀ọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ, oṣù tí gbogbo nǹkan jọra wọn fún yín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, oṣù ìbẹ̀rẹ̀ ọ̀tún, ètì túmọ̀ sí ìbẹ̀rẹ̀ ọ̀tún, òní wá bọ́ sí ọjọ́ ajé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ dìde ńlẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, gbági titun ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin tẹ́ fẹ́ rówó ṣiṣẹ́, ọ̀fẹ́ rówó tajà, ọ̀fẹ́ tayọ, ọ̀fẹ́ ṣe rere, ẹ dìde ńlẹ̀, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Bó o sì ṣe ń bọ̀, mu owó kan dání lọ́wọ́ ẹ. Ẹnìkan ní kí n mọ fẹ́ fowó yẹn ṣe, ọwọ́ ẹ ni ó wà, ìwọ ọlọ́mọ fọwọ́ kàn. Ó dalẹ̀ Sunday kó tó na, torí owó tiẹ̀ náà ni. Èmi ọ̀kan sọ tẹ́lẹ̀ sí ni, ẹyẹ ni Bíbélì pè ní owó, ó ní ẹyẹ ni owó. So ní gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi, dìde, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan níbo níbi pẹpẹ, ibi tó yà sọ́tọ̀, níbi tó ti ń dọ̀bálẹ̀, ibi tẹ́ ti ń kúnlẹ̀, àwẹ̀ wá di mẹ́ta lónìí. It's going to be fire for fire this morning. So ní gbogbo bí tí ẹ bá wà, ẹ máa bọ̀ ẹ jájọ lọ kí a lè ṣe nǹkan kan láyé láì ṣe pa àkọ́kọ́ dúpẹ́. Oh my God. Daddy àti mommy, today is 03/08/2026. Ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2026. Ẹ máa bọ̀, ẹ wá kúnlẹ̀ mọ́mì, ẹ dọ̀bálẹ̀ dádì. Gbogbo ẹ̀yin tẹ́ ràjẹ́ jẹun, ẹ kúnlẹ̀ ẹ dọ̀bálẹ̀. Oh my God. Inú mi sì ń dádùn fún tí mò ń wò yìí. Mo fẹ́ sọ nǹkan kan kí n tó sọ nǹkan kan. Ẹ bá mi gbé sókè láti máa yìn.